0: ìyàwó mi ló bá mọ lu ìfẹ́ tí mo ní sí ẹ.
1: Má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan o.
0: Ìyàwó adúró tí mi lọ́jọ́ ìṣòro òní lọ. Ọmọkùnrin bọ̀ obìnrin bọ̀ o láńjẹ láńjẹ. Má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan o.
1: Má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan o. Ìyàwó adúró tí mi lọ́jọ́ ìṣòro òní lọ. Ọmọkùnrin bọ̀ obìnrin bọ̀ o láńjẹ láńjẹ. Má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan o.
0: Dalẹ́rú dalẹ́rú ọ̀rẹ́ òṣìkà. Ìyàwó mi sílẹ̀ fún mi o.
2: Dalẹ́rú dalẹ́rú ọ̀rẹ́ ìyàwó.
0: Ìyàwó mi sílẹ̀ fún mi o.
2: Abi
0: ṣọ́bí ṣọ́bí mẹ́ta ni.
2: Ọ̀rẹ́ ìyàwó
0: ṣọ́bí ṣọ́bí mẹ́ta ni. Ìrọ́ ló ń pa ojú bá pa kiri ìwọ náà fẹ́ ṣe ń bẹ̀ o. Èyí tó ṣọ́kọ rẹ tó yàwó.
1: A fẹ́ bí ṣọ́bí bá yọ yìí. Ọkọ̀ lájọ́ mi rẹ̀mí ná tún. Rẹ̀mí lẹ́kún mi ò àmì ná tún. Abẹ́bí sí òjú táyọ̀. Ṣámámá ní Jinder Rẹjọ. Honda Motors Nigeria Limited. Honda Nipa Cement Nigeria Limited. Honda Travels Nigeria Limited. Bàbá bí sí lárò máa pé. Bàbọ́lúwa Kẹ́mi yẹ́ lárò máa pé. Bàbá Wàdíù yé lárò máa pé. Bàbá Kudas yé lárò máa pé. Bàbá Bọ̀bọ̀ tó yá Débísì Junior Ẹ̀mí Ọlá ọmọ òtútà yọ̀ mi ẹ̀yọ̀fẹ́. Ọmọ òtútà yọ̀ àwọn omúyí wá wọlé sí. Bámi tọ́jú kàmọ́rọ́ kẹra yìí.
0: Mo bá ṣe sọ̀rọ̀ lẹ́kìrì. Mo bá ṣe sọ̀rọ̀ lẹ́kìrì. Àwọn jẹjọ́ jẹjẹ́ jábọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. Wọ́n sọ̀rọ̀ ẹlẹ́dà. Adé olówó mọ́ ọtítà lè máa dé lórí gbogbo mọ́tò. Adé pátápátá gbogbo kọ̀ṣọ́. Adé ti fowó ṣe ṣì lọ́tọ̀. Mo bá ṣe sọ̀rọ̀ ẹ kiri.
2: Wọ́n ò mọ̀ o.
0: Mẹ́wọ̀n mọ̀ o.
2: Débí sí wọ́n ò mọ̀ o.
0: Mẹ́wọ̀n mọ̀ o.
2: Ẹ̀mí Ọlá wọ́n ò mọ̀ o.
0: Mẹ́wọ̀n mọ̀ o. Wọ́n ò mọ̀ kó wá dé òótọ́ o. Kàkà kó wá dé tán. Kíkọ́ ló pọ̀ sí.
1: Òtítọ́ yọ àgò tó kẹ́yìn rí o.
0: Agbára ló lọ bú wa.
1: Àgò wá fi ló gàǹgà.
0: Agbára ló lọ bú wa.
2: Ìyá ìjáde mọ́ Adé.
0: Ìyá ìlú mọ́ kúkúrú tó ṣe lọ́tún lọ́sí ṣe bíbí lẹ́yìn.

Ẹni kan bẹ lókè lójú gbogbo wa lọ. Ojú Olúwa ń wò ẹ́ o kéréré. Ẹni tó dá wa tí ò gbowó. Ẹni tó dá wa tí ò gbogbo.